mo ní kọ́ jáde kọ́ fẹsẹ̀ ẹlẹ́tọ̀ kọ́ wọ́nà àbáyọ sí gbogbo wàhálà ayé tí ń dojú kọ́ ìfì mi rẹ́rìn sí ọ̀. Nígbà tí ẹyàn kọ́ kú òun màgòdò tí wà ń gbé ní musíyàn sójú lásán lẹ́pẹ̀ yún ni ẹ̀yin alákọ̀wé yìí sá kí ni wọ́n mọ ọkọ̀ yìí ní yunifásitì yìí tẹ̀ máa lọ òun ẹ wò mí ìyàwó èèyàn ní ń bọ nílùú aṣọ ti lọ́rùn fódìdí ọdún mẹ́jọ tí wọ́n gbé ládùúgbò yìí ẹ sì ń pè lójú lásán ẹ dákun sẹ́yìn ewé àwọn fíìmù wa tí wọ́n máa ṣe òun ni.